0: a woka finieri iwo na finieri mo ma so fun pe to ba ti sore mo fi bere e te wo si mi mo gbadura bi oluwa ti nbe ti emi re wa ni waju oluwa eni ti emi duro loruko jesu otira mo gba
1: amen
0: wo bita mo fe ko to gbo kan mo ma gbadura ti le o e gbadura leyin ta ba ti gbo ri
2: mi o mo ijo ni ori afefe ni emi na ti le ri o ti pe ti mo ti ni eri eri eri eri eri especially prayer ta se ni febri ojo yin bayi mo si nro mu mo se fe ni generator te pe na o si ni luwa won tan kan tutu mi ri ko tutu ta si mo ro ni bo se ojo yin bayi ti mo se de shop ti mo po mo mi bayi fun mi ni 500,000 kilo fira generator eri yen gbe mi ni nigba ti mo wa fi si luwa pe ni march mo fe so eri yen sugboju nti mi o li jade ti mo mu ti ma ni awon eri lori sirisi to po pupo ti mi o le ka tan ṣùgbọ́n ti recent week yìí kàlẹ́ndà gbàdúrà ṣe prayer mo wa lọ sọ́jà tí mo ṣe wa lọ sọ́jà yẹn ẹni tí mo máa send owó ọjà sí ó kú 5,000 naira kówó yẹn kó balance orí àkáǹtì mi ojú dẹ́ ń rọ̀ mi ì rí pọ́s tí mo ti lè rí 5,000 naira yẹn mo dẹ̀ ti promise ẹni yẹn ní time so owó yẹn ṣe 5,000 yẹn mo ní cash tí mo lè fi ṣe 5,000 yẹn but 5,000 lè gbọ́ sórí phone mi fi ṣe transfer mi ì lè fẹ́ kẹ́nìyẹn pè mí torí mi kì í promise ki mo mu se run 5,000 yawa ba mi se won mo to quick to dey wait am yesi ma koja mo wa ko gba wait mo bi to wa mu bag mi access bank mi 2024 mo ti lo last mo ma access bank mi mo wa ki bonu tamina mi ti mo je ri 10,000 zero ko 10 naira ni mo ko mi lo kini yi 10 naira ni te pe mo wa ki bonu withdraw 9,900 o wa withdraw mo mo gba mi re po alert mo gba mi re po alert for the first time ko ti tan si ba o ko mo se dele lojo yen this thursday yen tori oja ti mo lo ta loja lojo yen oja ti mo lo ja akubi ni mo ta okay ka so mo se wa dele tori mo subu ojo pa mi mo wa ni awon yan wa sa wa ba mi ni so won ba mi fo awon aso yen ibi ti mo tin to aso yen mo se ri kini e bi pepa ni mo wa ku mo ti ka ku ko ja se gbe kan àwọn tó ń ra mi ṣe náà sọ pé kílódé mo ní bóyá mi ìmọ̀ bọ̀ wọlé ìwọ̀n mo ní pépà ní bóyá wọ́n kàn gé tó ń ta petrol sí lára torí mi ò rírò owó lè rí mo ní euro ni mo sábà máa ń rí tí máa fẹ́ rí owó nínú òkèkà mi ìmọ̀ eléyìí o mo ṣàkúdà ni ọkàn mi kàn ní kí snap owó yìí sí àwọn ọmọ mi àgbà bá snap bá sẹ́yìn sí pé ó kọ́ mi irú owó ló lè ṣe owó dubai ni àbúrò kì mo bá mẹ́sẹ̀jì ni pé big money pé owó gidi ni mo rí pé owó Switzerland ni pé owó ńlá ni mo rí èlú wọn ni mẹ́rin yìí wá jẹ́ o ó ní màá fi gbà wọ́n lẹ́ra 70,000 èrè ni mo pè ní ọjà tí mo wo tí mo ti rí tí mo ti fẹ́ wọ́n 70,000 èlú ni mo rọ gan wọ́n lẹ́ra 20,000 wọ́n 70 mo fò péré ni ìwà lè sùn bákan wá lè wá lè fún gbogbo bá mi lọ sákúrọ lọdọ àwọn àbòkì kó lọ bá mi tí mo wọn lọ ra 40,000 gbangba lórí àkáǹtì mi pé wọn ti bá mi ṣe owó èmi náà ni pé kémi náà jẹ́ pé mo ti rí ìyanu mo ti rí ìyanu mo ti rí ìyanu mo ti rí mẹ́rin mi ti gbẹ mi lọ́kọ̀ àláti rí this is the first time because ìgbàgbọ́ mi rán ọmọ lọ́jọ́ ẹ̀gbọ́n mi ìránṣẹ́kùnrin yẹn ṣe ń sọ pé àìmí náà fẹ́ gba mi lọ́kọ̀ àláti àláti níbi tí mi ṣiṣẹ́ sí ọlọ́run jẹ́rìí ààrẹ mi náà gba mi lọ́kọ̀ àláti wo ìgbẹ̀yìn pé wa o ọlọ́run bàbá ṣe bí ọba
0: mọ̀dúpẹ́ mo fẹ́ kó bẹ̀ wọ́n wò pẹ̀lú ìyanu ẹ fi àṣírí ìrì òwúrọ̀ hàn wọ́n olúwa ẹ fi àṣírí tí ń bẹ ní ìrì òwúrọ̀ ẹ fi hàn wọ́n nípa ìràn wọ́n lọ́wọ́ nípa bíbùkún fún wọn nípa fún wọn ní àlàáfíà ronú lórúkọ ọdún olúwa dá ẹ lọ́wọ́ olúwa dá ẹ lọ́wọ́ olúwa dá ẹ lọ́wọ́ olúwa dá ẹ lọ́wọ́ olúwa dá ẹ lọ́wọ́ olúwa dá ẹ lọ́wọ́ olúwa dá ẹ lọ́wọ́ in the name of Jesus. Kéèyàn máa ta kọ́fù ẹ gbọ́ mi sàrà